0: ẹ̀ẹ́dẹ́ bá wo àkọlé ẹ̀tù tò ní, a sọ wípé bó ti ṣe ń lọ, kí ni ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni. Ọmọládé, kí ni ọ̀nà àbáyọ pẹ̀lú bó ṣe ń lọ yìí? Ẹ̀yin náà rí pé kò sí ọ̀nà àbáyọ kankan tó wà, torí tá a bá wọ̀ tún, tá a bá wò sí, tá a wo wájú, tá a wẹ̀ yìí, a máa mọ̀ wípé gbogbo ohun tó ń lọ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Nígbà tí iye wa ò tíì sí, tí Olódùmarè ò tíì fi ọ̀nà ìmọ́lẹ̀ tí ò tíì fi hàn wá, gbogbo wa náà lájọ máa ń wò wípé bó ṣe yẹ kó rí ló ṣe ń ṣẹlẹ̀ yìí. Tí nǹkan bá ṣẹlẹ̀, a máa sọ pé àmúwá Ọlọ́run ni, Ọlọ́run ṣe sọ pé kó rí nìyẹn. Ṣùgbọ́n nígbà tí Olódùmarè tó wá ṣí wa níyè, tí ìjẹ́ èèyàn wá bẹ̀rẹ̀ sí ní padà, tá a kúrò nínú àkópọ̀ àwọn oko ẹrú, tá a gba òmìnira ara wa láti ogúnjọ oṣù kọkànlá 2022. Eléyìí ni ìmọ́lẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ ṣí gbogbo wa níyè láti mọ̀ wípé kò máa yẹ kí kíní máa rí bó ṣe rí yìí. Àkọ́kọ́ ni pé ta ni ó ti ẹ̀mọ̀ nínú wa nígbà náà wípé èdè ni wọ́n fi ń pe orílẹ̀-èdè. Ta ló mọ̀ nínú wa ẹlẹ́ẹ̀kejì wípé bí wọ́n bá ti gba èdè èèyàn lọ, wọ́n ti kó yàn sí oko ẹrú ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìyẹn ni wípé tó o bá ti fi èdè ẹ sílẹ̀, tó o sọ èdè ẹ mọ́, ìgbà tó o bá ti sọ èdè ẹ mọ́, kí ni wọ́n fẹ́ fi identify ẹ gan pé orílẹ̀-èdè báyìí, ìran báyìí ló ti wá. Torí wípé èdè ẹ gangan ni ó máa ṣe àwòrán ẹ níbikíbi tó o bá lọ. Torí wípé èdè la fi ń dá ènìyàn mọ̀. Tó o bá wà láwùjọ níbi gbogbo ní ìsìn tí wọ́n bá ń sọ òyìnbó níbẹ̀, kò sẹ́ni tó máa bèrè lọ́wọ́ ẹ pé mbolo ti wá. Kò sẹ́ni tó máa bèrè lọ́wọ́ ẹ pé aráàlú wo ni ẹ. Ṣùgbọ́n kété tó bá ti rí ẹ tó sọ èdè ẹ níbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ojú gbogbo tó ń wù ẹ, wọ́n á wá wù ẹ dáadáa. Wọ́n á wá máa bí ẹ léèrè pé wọ́n máa rí lára àwọn tó ń wù ẹ yẹn tó máa bí ẹ pé ẹ má máa bínú. Arákùnrin wa tàbí arábìnrin wa, ibo gangan lẹ ti wá. Èdè yẹn ló jẹ́ kí wọ́n mọ̀ wípé èèyàn ni ẹ níbẹ̀. Èdè yẹn gangan ló fi ẹ hàn gẹ́gẹ́ bí àlàyé láàrin èrò níbẹ̀. Èdè tó sọ yẹn, òun náà ló máa jẹ́ kó mọ̀ wípé ẹni yìí yàtọ̀ sí wa lóòótọ́. Ìyẹn ni wípé èdè yẹn gangan ni sáǹbọ̀ọ̀dù àwòrán ẹ. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti gba èdè ẹ lọ, àkọ́kọ́ ni pé wọ́n ti gba ọjọ́ iwájú ẹ lọ. Ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n ti pa ẹ sáyé. Ẹlẹ́ẹ̀kẹta ni wípé ò lọ́jọ́ iwájú. Torí ìdí tó ṣe ní ọjọ́ iwájú ni wípé ẹ jẹ́ ká fi àwa tá a ti kúrò nílé tá a wà nílùú òyìnbó wọ̀nyẹn já fi ṣe àkàwé fún wa. Ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ wa tí ọmọ wa ò gbọ́ èdè wa, táwa náà dẹ̀ mọ̀ wípé àwọn ọmọ tá a bí yóò gbọ́. Ní gbogbo ìgbà a kì í sọ sí wọn torí pé a ti mọ̀ wípé wọn ò gbọ́ èdè yẹn. Kí ni ìdí tá ẹ ṣe kí ń sọ sí wọn? Torí pé ẹ ti mọ̀ wípé wọn ò gbọ́ èdè yẹn. Ẹ̀yin náà wá wulẹ̀ tí ẹ gbìyànjú láti sọ fún wọn torí pé ẹ ti mọ̀ wípé bẹ́ẹ̀ bá sọ èdè yẹn fún wọn, wọ́n máa padà máa bí yín ni pé kí lẹ sọ kí lẹ wí. Ẹ ò dẹ̀ fẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kó máa ṣẹlẹ̀. Ẹ̀yin náà wá kúkú gbìyànjú pé wẹ́, ìgbà táwọn ti gbọ́ èdè yẹn, kò láǹfààní ká máa sọ sí wọn. Ọlọ́run má wá jẹ́ àrí kò ṣe dáadáa. Tá a bá wá ṣe bẹ́ẹ̀ tá a dàgbàdàgbà, tá a rebi àgbáre. Tí ò bá ṣe pé Ọlọ́run tó wá yọ wá ní ìsìn tó yọ wá kúrò oko ẹrú, tá a fi padà mọ̀ pàápàá pé oko ẹrú la wà. Tó ní tọ̀hún bá wá ṣe bẹ́ẹ̀ tó tọ́ ọmọ dàgbà, tó wá dàgbàdàgbà tó rebi àgbáre. Ẹ jọ ṣe ọmọ tí ò mọlé. Ọmọ tẹ́ ẹ̀dá padà lọ sí orísun tó ti wá. Torí pé orísun yín dandan níbi tọ́mọ yín ti wá. Ọmọ tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé ẹ̀ látijọ́ tẹ ẹ ti bi èdè elédè ló ń sọ. Tírú ọmọ bẹ́ẹ̀ bá wá dàgbà tó bá dọjọ́ iwájú, tí àwọn òbí tó bí bá ti wá lọ tó ti kúrò láyé, ẹ jọ báwo lọmọ yẹn ṣe fẹ́ mọ ibi tọ́hún ti wá? Àkọ́kọ́ ni pé tó bá ti ẹ̀ mọ̀ lóòótọ́ pé àwọn òbí tó bí òun, wọn ò kì í ṣe ara ibi táwọn ń gbé yẹn. Ṣùgbọ́n tó bá wá bí léèrè pé ibo ló ti wá gangan, ṣé ẹ mọ̀ wípé àwòrán èdè yẹn tí ò mọ̀ yẹn ò lè jẹ́ kó mọ ibi tó ti wá? Torí pé ede yin je gbogbo ni catalog ipere aye omo yen sugbon to ba je pe omo yen ni ede ye bi o ti e le so repete sugbon to le don gbo mu te so te ba so ede yin bo ba ti e wa je pe nkokon wa sele lojo waju olorun ma jari ko se dada ti sele aburu ba sele ti o bi yen o si laye mo e ri wi pe beyan ba bere lowo iru omo be wi pe ni bo ni awon obi e ti wa ti o ba ti e fe wale lo ti o mo bo je fe wale lo ti won ba bere lowo omo yen wi pe ibo ni awon obi e ti wa iru omo be a le ro ti wi pe ah owo o ti gbogbo ara mo o sugbon won wi pe ibi ti awon obi un ti wa o won ma so ede ko ti won pe di Yoruba eni to ba wa je Yoruba to ba gbo a bo pe yes e jeun leleyi eni ti ise Yoruba gbo to ba gbo ede yen lenu omo yen wi pe awon obi un pa o ibi to ti wa o ede Yoruba ni won so nibe to ba je awon araalu igbo to je awon alawe lede yi lo ba so ti won ba lo si ori Google to ba Google e to ba fi sibe la so wi pe iran wo lo so ede Yoruba yi won ri ni da wi pe Democratic Republic of Yoruba orile ede yen lo so ede Yoruba Indigenous of Yoruba people awon ni won ni ede Yoruba se ti ri bayen wi pe omo yen le pada lo le sugbon omo ti o mo ede ti o ti e gbo ede kokon lenu yin ri tayin gogo ti e je ko mo ti e ti e gbiyanju lati so si tomo yen do se be dagba ti o mo wi pe lede mi ato se de oku eru te nso ejo to ba dojo wajo olo ma jari ko se un to un taro ko lo ma jo bayi taro je ti ru obi be ba se be ton ba lo se ti wi pomo yen ti sonu lo nje be o yen ti wa daju wi pe iru dile be won ti so mo nu niyan ara bo se nlo niyan ta si n ba bo tele ki Olodumare to wa yo wa tori wi pe ko si eni meji to yo wa leyin Olorun oba oto ni kọlọrun fi idi nkan mule sugbon awon wo ni won di idi ti won so nkan yi di ise pe ah ah onko tọlọrun so yi bawo lo se fe wa si imuse awon na ni mama wa mo dupo ni tiri igba ti Olorun se to ta lo wa mu to wa si imuse gangan leyin tọlọrun ti se eto yen kale eni wo lo gbe jade lati je ki Indigenous of Yoruba mo wi pe eto Olorun fun wa re ife Olorun fun wa re ma je mo Olorun fun wa re mama wa mo dupo ni tiri Olorun lo idi niyan to se je wi pe ni gbogbo igba ta ye ba nje aye lo Olodumare ma ba wa dupe lowo won tori mama mo dupo ni tiri lo je ka mo wi pe ede ni o ede pelu on ta fi ko wa soko eru tori pe ede ni won fi n pe orilede ko si bo je ma so pe orilede wa ti won ba ti ni ede ki so orilede not a nation ti Olodumare ti yo wa ti won pe ni Nigeria e mo wi pe ko si ede nibe ede ti won so nibe ede ajoji ni awon wo lo ni ede yen awon british ko lo mu ede wa se british ko je iran Nigeria rara ko ri be bawo wa lo se wa ri iyen le se ba mo wi pe delusion patapata ni arenji awon abaye eni je ni eto lati baye awon eyan je ni kawo eyan ma ba ni ojo ola tori ta ba wole Yoruba ni isi opolopo idile go ti e so Yoruba mo rara o de tebo aye ndaru o amona tetebo ewo pati arakuri ye ti so pe aye n baje ewo ye ton ta apo resi nigba na nigba to ko ori ti mo so fun yin ti won ni aye baje ewo ye ti won ta kejo roro nigba na nigba ti won ko ori yi ti won so wi pe aye baje e lo gbogbo le nra apere tomato nigba na e wa wo se te nra nisin se e ti wa ri wi pe ko si ona abayo kokan a fi ki gbogbo wa dide ka lo gbeto wa eleyi to je wi pe possess our possession ko si ona abayo kokan ko si olosedu kokan to le mu ki ara o tu wa ko si party kankan to le mu ti ra ba enikeni be ni ko si enikeni ta fi ran to le mu ki agbafia ati igbe aye rorun ko ba enikeni afi ti gbogbo wa ba dide ni ohun ko oro ko ka lo gbe to wa kuro lo wa awon to mu wa leru tori pe kini eru o ki n gba omi nira o be ni afi ti eru ba dide to ba gba re bi eru o ba gba re lowo eni to mu leru wa mu leru titi to ma fi jade laye ni a tu bi mo sinu oku eru yen omo e na a tu dagbadagba sinu oku eru ni wa ri me ninu oku eru ni generation to generation oku eru na ma wa afi ti won ba dide afi ton ba dide to ba gbara won mo wa fe so fun wa kin to pari sata yi yoba lo soro lo powe yoba ni aso ifa oki se bo o ni o mo boye egbo we yen ri won ni aso ifa te ri yen aso ifa ki se bo tori eni to nje ifa koni ever bo aso yen eni to nje ifa koni keke bo aso lorun ohun sugbon eyin te ti ni lokan wi pe e fe gba aso yin kuro lorun eni to wo aso yin iwo na wa duro ni duro pe ohun to ba gba ohun lo ma fun toro ohun to wo aso yen to mo pa aso to nwo yi aso alari to nwo yi ihun ko lohun ni ko ni fe bo o sugbon iwo to ni aso iwo lo wa ni laju sile ki ti e ba je loju emi iwo ni wa wa pinu tori pe to ba ti le di wi pe oni le ti sun ita owe nla ni bo ni le ba ti pada o sun ita o ye ko ni le yen bere lowo are wi pe e jo se opo lo wa ninu ohun to nsele yi tori pe nigbati wo to oni le ba sun ta ti wo to oni le da line le lori to wa je ni to sunu moto to je ni to pada si village to je ni to sun ode bridge to je ni to ya legbe ko wa je ko bere lowo are wi pe se igbesi aye to ngbe yi ti aye ti era wa baje toto yi loju emi e bawo ni tawon omo e to nbo idi niyan to fi ja wi pe aso ifa o ki se bo ati beyan ba ti lobo mi o bo boya nko mi eyin ya mi eyin baba mi nje nko mi dada aso ifa ki se bo o ati beyan ba ti lobo aso ifa o be ba ti ti lobo aso ifa ke jo aso ifa o ki se bo lorun eni to da wo o amu ni se oni kuro ati baba gba nkan ibi wa ti party kuku la de ma fi gba by fire by force la ma fi gba ti party kuku won fe o won fe o o te won lorun o ko te won lorun o iyan oko awa ti wa ni ka wa ti gba ohun to je ti wa boya ni ta fe gba lowo eni fe si boya ni ta fe gba lowo oni fe si ko ma ko wa ma lade ti wa ni ka jade ni ohun ko ife ko ka lo gbeto wa o ba ba dije ka lo gbeto wa tabi ta joko ta ni e ko ti e kan mi kini na ti e ye mi ko ni ye to ma ti ku o tori be kini iku je won ni iku jogede ni o wa redi iku o mo wi pe ohun to hun je yen ohun lo ba je won ni iku iku je ogede se iku lo npe ni won da gbo ni iku je ogede iku wa redi ni iku o mo wi pe ohun to ndo ma npa ni ko se ri niyan ibi ta de yi awa ni ka dide indigenous of Yoruba people awa ni ka dide ka jewo omo ko tori ko omo ko ki sojo eyan laju sile won leyo ki laju sile ki ta lubo ko wo o iro Yoruba e dide o oba labi e dide indigenous of Yoruba e dide awa orisa de ja dide ka lo gbeto wa baba dake tara wa ma baba dake o baba joko ta ni e ja file olorun lo ma ba wa se olorun o ni be wa se leyi to wa to ku yi tori pe kini olorun fun ara e o fi won wa ni gbogbo ona wi pe ohun o nilo lati tete ba wa se mo tori pe ko si ohun ta fe tolorun o se se on je ta ma je nile yoba lo lorun o se fun wa ni se ta ba towo wa ba te gbogbo ohun adumo ni wa ta ba ta nkan alumoni wa se a di develop ile wa se ta ba ta nkan alumoni wa sowo ni wa lowo wa e wo gbogbo rile de ta nsa lo kakiri agbaye se e mo wi pe tori pe eto won wa lowo won won lo nkan to je ti won won de tun lo njale ku ohun lokan won se bale o awa de ri olorun tun wa sore fa wa awa o ni ni lati lo jale a o ni ni lati lo ku eru eleru gbogbo ta fe pata olorun se fun wa nile yo ko si un ta ruwa ti o si nile yo ma fun wa ko si un ta fe da ti olorun oba o se fun wa se jala fe je ni o be labe omi wa se ile la fe ko ni awon nkan ta ma fi ko ile o wa lowo wa o wa ti ile wa bitumenta wa la ni ohun ta tin se taya lagbaye awa la ni ojo wa na ti wa nko se wa ri pe ko sun tolorun o se fun wa olorun to wa sore fun wa debi wipe weda wa o tun se weda ti o da weda to da ju laye awon la tun ni ko si gba ti a mu nkan le ni ile yoruba bayi ta gbe nkan ti o wu ko si ko si gba ti iro yoruba ta la fe gbe nkan ni ile yoruba o ko si sisin ta le gbe nkan ko de sisin ta le resi boya ran la fe sin ni o boya malu la fe sin ni o boya adiye la fe sin ni o ko ni sisin ko si gba to le sin nkan ni ile yoruba ko si gba to le gbe nkan ni ile yoruba ko si gba to le gbele ni ile yoruba ko si gba to le bere lekiko ni ile yoruba ko si gba to le se nrere ni ile yoruba a o ni sisin fun gbogbo nkan ti wa tori pe gbogbo nkan ti ile yoruba irorun lo pade omalade bo se nlo le gbo yen ko de si ona abayo kokan ju pe ka dide lo ona abayo kan soso to wa niyan o ohun ni ki awa indigenous of yoruba ka dide ka pawopo gbogbo nkan to ba wa laarin boya emi ati eni o abe eni ko ati eni ko ni iyan ko lo kan bayi o e je akoko lo gege bi eje kan lo ka lo to boju to ohun to ye ka boju to ka gba eto wa pada ka lafi abale ba gbogbo wa mo ki gbogbo mo lade lekan si mo ki gbogbo eyin ya wa baba wa o
1: to mo n fi asiko yin ki gbogbo mo lade patapata o ni ti le to ko leyin ode ni bi gbogbo ti e ba ti joko ti e ba ti n gbo mi mo ki wa dada pe akujo meji jo meta o bẹ́ẹ̀ni mo sì padà wà dúpẹ́ ní ọwọ́ ọlọ́run fún orí ọ̀fẹ́ ńláńlá tí ó fún wa láti lè tẹ́tí gbọ́ ètò yìí lọ́jọ́ tòní bí a ṣe wá ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí mọ̀mọ́ wa mo dúpẹ́ ọlá onítìrẹ̀ ẹ̀yà abiola a kí ẹ̀yin gan dáadáa fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe pàápàá jùlọ bí ẹ ti jẹ́ kí ọmọ aládé kọ́ bọ́ ní òkú ẹrú ẹ ṣe adúpẹ́ ní ọwọ́ yín bí a ṣe wá ń dúpẹ́ ní ọwọ́ yín náà láàrí àwọn ọkùnrin obìnrin ọmọdé àti àgbà tó yẹ pé àwọn náà ṣe kíni wọ́n ṣe dáadáa tí wọ́n rí wípé ọmọ aládé ọyẹ kọ́ bọ́ ní òkú ẹrú tí wọ́n sì tẹ̀lé yín lẹ́yìn tó gbogbo àwọn èèyàn wọ̀nyí òun náà la kí o ẹ wo nítorí ìjọba àkókò wa torí pé ibi tá à ń lọ jẹun ibi tá à ń yà náà ló pọ̀ torí náà ń kọ́ ọkùnrin àti obìnrin àti ọmọdé àti àgbà tó jẹ́ ọmọ aládé tó tọ́ ọmọ ọkọ ilẹ̀ yorùbá tí a mọ̀ sí orílẹ̀-èdè democratic republic of yorùbá gbogbo wọn pátá wọn lè mí kí lọ́jọ́ ti tòní o ẹgbọ́ àìsíbẹ̀ ó náà ni àìbá wọn dá sí o ọ̀rọ̀ ti tòní mo fẹ́ ká pàpè orílẹ̀-èdè kájọ gbádùn ètò ti tòní torí pé àwọn ọlọ́gbọ́n ènìyàn onímọ̀ ènìyàn olóye ènìyàn òní mo fẹ́ bá ṣètò lọ́jọ́ tòní torí wípé nínú omi ọgbọ́n mọ̀mọ́ wa mo dúpẹ́ láwọn ìṣẹ̀rẹ̀ abẹ́ọ́lá òun náà làwa ti mu òun náà láti fẹ́ tú ta tí mo sì mọ̀ wípé tá a bá túrú rẹ̀ ta ẹ̀yìn ènìyàn wọ̀nyí ẹ̀yìn náà rí mu nínú rẹ̀ o ẹ sì rí wípé omi ọgbọ́n tó dára ni nítòótọ́ nítorí náà nkọ́ àkọlé ti tòní àbí ọ̀rọ̀ ti tòní tí mo fẹ́ sọ ó dá lérí ẹjẹ́ ká padà sí orísun wa o bẹ́ẹ̀ ni kí la pé ní orísun orísun túmọ̀ sí ibi tí nǹkan ti sun jáde wa yálà nípa ti omi tàbí okùn gẹ́gẹ́ bí yorùbá ti sọ wípé okùn kì í gùngùngùn kó má níbi tó ti fà wá nígbà tí ó jẹ́ wípé okùn ibì kan ló ti wù jáde ibi tó ti wù jáde yẹn téèyàn bá fẹ́ rí dájú pé òun fẹ́ fa gbogbo okùn yẹn tán ibi tó ti wù jáde gangan ènìyàn yóò ti lọ gé tíyàn ti fa okùn yẹn tán o pátápátá bẹ́ẹ̀ náà ni tíyàn bá fẹ́ rí ìdí omi èyí ò lọ sí ibi tí orísun omi yẹn gangan wà ibẹ̀ ni yóò ti rí orísun omi rẹ o ìyẹn níbi tó ti ń sun jáde torí náà nkọ ọmọ aládé gbogbo àwa ìran ọmọ aládé tí a mọ̀ sí ìran yorùbá a ní orísun wa tẹ́lẹ̀ o tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí torí náà nkọ kí o tó di pé àwọn amúnisìndé oní ìran ọmọ aládé ti wà torí pé ọlọ́run tó ṣẹ̀dá gbogbo nǹkan pátápátá kò dá papọ̀ o ẹni tó pọn ẹ̀kọ́ lẹ́yọkọ̀ kan kò sọ wípé ká jẹ́ pọ̀ ó ní ká jẹ́ lẹ́yọkọ̀ kan ni bí ọlọ́run ti ṣẹ̀dá rẹ nìyẹn torí náà nkọ tá a bá sọ pé kí ni ìtumọ̀ orílẹ̀-èdè orí ilẹ̀ àti èdè òun là ń pè ní orílẹ̀-èdè o Benny, you know, my lady, it is taking it in the job. I go to the car one money Sunday. Nepa, Obeta, Ianica, Ianipada, Tia, one money if you want to see, or my lady Lara, Tamukoa, see no queru, Tamiti, or Bono Sagolo. So my name about that, I didn't call along, Quimon, Mutuka, and Abella, what about Wakale, Kuru, no queru, on Kantoku, Miati, or Nani, you pay Kapada, see Orisowa, King Orisowa, Orisowa, Arisowa, a dewa. O wa nbe o e ma gba gbe ni ibere mo so fun aye pe ede bayi o ni opo mulero ede si ni o la fi nda orilede kankan mo tori pe ani ede a de ni ile wa o tun mo si pe orilede ni wa be ni niwon ba gba ta wa je orilede yen dandan ni fun emi ati lati pada si orisun wa yi be ni ta ba so nipa asa ti se iran malade o nbe nbe o si asa iwo so ni ka so ni yen ni asa oge sise ni ile yoruba asa oge sise ni ka tenu mo ni abi asa isomo loruko abi asa igbeyawo abi bi a se nse gbogbo awon nkan lo niran be ni ile omalade ta ba so nipa ise wa iyen ni iwa si wa o omalade ibe lati ri iwa omoluabi ni ara wa be ni iwa omoluabi omalade lo ni tori na nko awon orisun yi ti a si nbe mo o lo nfi ya je wa Benny, only via Jawa, only Jacari at all one low. Only Jacaso, Jenny Yawano, Jenny Yomalabi, Womalabiwa, only Jacasono. Oh, Papa Julo, and see what on Bembe. Oh, my lady, Timothy Saint Piolo and Tele. Kila npe lesin esin to ma si ona ta ngba ba olorun soro be ni omalade sin ni ona to ngba ba olorun soro tele e ti wa ri o ta ma mo ni sin wa de ti won ti owo wa bo so lo ta wa so yi pe omalade a mo si mo ibi ti mo wa soro lo re o fun gbogbo omalade to ngba mi bayi ti a ba ri pe ogo wa yi dandan ni fun wa lati lo o tun mo si pe a pada si ori sun wa a so mo ma so lori eto ke se wi pe boya awon eyan wonyi amonisin wonyi anko ni won da wa be ni won ti ba wa ninu igbadun se bi my calling so be pe ohun ba wa ninu igbadun ki lo de o malade o la ti wa ninu igbadun ati njaye wa a nje gbogbo nkan to wu wa ko si o le ko sa toro je ibi ti ba fi owo re si laye atijo yo ba nbe be ba ntaja yin legbe titi laye atijo te ba ko owo te ba ko okuta kale te fi le nbe te fi owo okuta yen le lori te fu te pe iye tin taja mi re o e je mo pe ngba te ba pada de en to raja yin yo ko oja yo fowo le yo fi okuta le lori e se bambe o malade iwo omo luabi yen o jile ni gbogbo igba na ko si olosi ko si atoro je se ba wa mu ni se de won da nkan ru ise tolorun da niyan o nti olorun se niyan ke se eniyan lo se olorun lo gbe kale be olorun lo so pe o malade o ni jiya olorun lo so pe o malade yo ma joro ni eda kun ti wa lo de ta mu ni se wa towo bo o nti olorun da ta wa ni le se keni ta ni le le won da run ipe nti olorun da o le towo bo yi ile ise nigeria ke si orilede be ni te ba fe mo pe ke si orilede e so fun won o nibi ti an ba wa nibi ti an ba tin tesi gbo mi ka te ti inu won be ni ka te ti inu won ka fi ma gboro ti mo nso yi ka wa so fun ara won pe e je ka so ede kan ki won ma so ede ge si ede eru won ki won ma so ka wa mu ede kan ninu ede won kan wa ma so boya yo bara won mu tori pe olorun to pon eko fun onikaluku wa o ti pon lototo ko kaluku ma so ede re ko wa ni orile re be olorun se se da re kilo de tawen eniyan wa towo bo nti olorun da tawa ni le soro tawa ni le bi won le re pe kilo de onti olorun da ni yi eyin o ma lade gbogbo e ja pada sori so wa e je ka pada si orisun wa tori pe won mo amuruko la nti ra bela won so wi pe orisun wa yi yo ju igbadun ta o je ni orisun wa ta ba pada be won ni nsin igbadun ta jeun yo ju tateyin wa lo emi te ma ran ti dada lori kore ipe o ma lade be yan jade loru okan ri o bale be yan jade loru okan ri o bale ke se yi pe boya pa ha bo ni se se le aye mi bo ni se se kini be ni ni ta ba so nipa ti eto abo o daju ngba na ko si anjini gbe ko si apaniyan ko si o le jija ko si atoro je won ti ba nkan je awon amunise won ti ba nkan je o ma lade e pada si orisun wa atun senu o atunse ni ye kemi ati yin ka se kini ka jide ka yari wi pe a pada sorisun wa bọlọrun se da wa a fe pada be orisun ti olorun gbe kale fun wa a fe pada sibe Atoda ni teniyan. Atoda teniyan. Ta anso yi. Oni le ife Nigeria. Atoda ni yi. Yenye lo da yi. Awamu ni si lo da yon. Awamu ni si lo da yon le. Ke esi olon lo da. Awamu ni si lo ko yi le ife Nigeria jo. Ke esi olon. Beni. Ke esi olon. Onti olon wo si dani. Tonti ya. Ini joma jenye. Yani ma vi jenye. To yi nanko. Omalade. Omoko. Toto ni momba. Soro lo jo titu ni. E pada. Si ori suwa. Beni. E ja pada. Si ori suwa. Ka so yipe. Awa omoko to. To awa o se kini a jiya mo a si labe ile ise Nigeria bo ti ule ko mo ah se mo mo wa muduko la ni ti ra biola won ti gbe wa de be be ni ibo ni gbe wa de gbogbo agbaye ti mo be ni gbogbo agbaye o ni won ti mo yi pe omo alade ti bo ni oko eru ati di olominira be ni ati di olominira omo alade gbogbo agbaye lo mo ile ise Nigeria gan mo tori pe ko se ni ti o gbo ko se ni ti o mo nu won ika ni ika mo pe ka lo won se o won ti o so mo ni e ti ja so fun won ka so wi pe awa o ati setan awa ti setan lati se kini pada si orisun wa tori mo mo wa so wi pe ti a ba ti pada si orisun wa yi won ni itateyin wa yen wi pe kekere lo ma je igbadun ta tun wa je ti olorun to ti pe sile o ju tateyin wa yen lo en ki la tun wa ndo se ma gege bi omo oko tori pe o do to ba ti gbagbe orisun re o na ni ma gbe ina ni nfa iya ti nje omo alade gagakiri to bi wa je wi pe omo eleran o wa njegun omo alaso o wa wakisa ewo eleko to pin eko ko ni aje po e ja pada si orisun wa koko be ni omo alade to ba ji omo oko lo to mo se soro iwo na le so fun eni keji re ipe pada si orisun re emi ko mo ti pada si orisun mi e ja jo pada si orisun wa won ti a le se ni ye gege bi omo alade e seun te ngbadun wa
2: aki gugu omo alade ka bo si ori eto toni a ko ise ran wa ko ni si wa be ni ko ni re wa lagbara lowo olorun e latori ikan ni ajose gugu wa ibe lati n gbo nsoke fun awo omo alade asiki wa ko rere asiko yi ako ayo asiko yi orilede omalade o ti duro orilede Democratic Republic of the Yoruba olorun ti gorilede wa fun wa olorun ti siyanu fun wa tani olorun lo fun ogo ati iyanu lato sele laye omalade yi mama wa mudupe ola oni ti raya biola mama ina Yoruba mama ogo adulawo mama ise adupe dupe lowo yi fun ise takun takun e te se firan omalade lati ko wa jade lati gba wa kale lowo asopo buruku asoko asopo iparun asopo okweru Nigeria ti n so orilede ti won pe lorilede mama adupe dupe lowo yin oluwa yo ma tun agbara yin se oluwa yo ma tun opin yin se olaso olorun eledun lekan si aki gbogbo wa kaabo sori eto to ni ki ma tun gba wa lasiko akole eto to ni o da lori wipe odo ni ogo orilede Baba ni odo ni ogo orilede ki lele itumo si odo malade lokunrin ati lobirin lomode ati lagbawa e je ka sunmo bi ka jo wa fe ti gbo iyawo oro ka jo se agbeyewo akole ete ni to be kini o se pataki labalabi ta de yi to be kini omalade ti lorilede titi ati ko labe Nigeria laipe laarin jina a ma bere torilede wa olorun ti se iyanu olorun ti gba wa agbaye ti mo wipe orilede ohun ni Democratic Republic of the Yoruba ti enikeni o si le yi pada tenikeni o le jin ma jiyan ma yewun ni ore ti olorun to se fun wa ni asiko yi gege bi mo tin so lo mu soro nipa wipe odo ni ogo orilede be ni te ba ri orilede to nsise to nlo bo se ye ko lo ti mo so kale ti ogbon so kale ti oye so kale ki ti tesiwaju to nde ba orilede e lo wo awon odo yen inje won ri ogo won lo lorilede yen inje won ri je eniyan won lo lorilede te ba lawon orilede lagbaye leni ta fin saka kiri an lo America an lo si London an lo si Canada an lo si gba an lo sawo tori pe kini awon odo obe aye gba won lati lo ije eniyan won ni aye gba won lati lo go won ni o lawon odu ta n sa lo lo se n rewa lo se n dara ti ameje ka se agbeyewo mejeji sira won ka wo ibi ta ti kuro asopo oku eru Nigeria tolorun ti yo malade kuro to da pada sori lede titi wa eje ka wo asopo Nigeria odo melo lo je ogo orilede igba ta wa ni kekeke wa ma kore wipe odo ni ogo ola odo ni kinikan odo ni gbodo lawo o di odo melo te ti ri laari eto isejoba orilede Nigeria o le sodo ni be to kini agbe kale yen won o faye sile fun odo lati ri ogo elo o le se wipe awon baba to te won ti da won ti de won ti darugbo to e ko ti wa ninu palo won ko ti ma sinmi

ayé tó tẹ wa lọ́dọ̀ pé kíni àbí àgbékalẹ̀ tá a ti bára wa ni àmọ́ ọlọ́run ti ṣe fọmọládé ọlọ́run ti yọ wá kúrò níbẹ̀ àmọ́ a gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò méjì síra wọn ká bá lè mọ̀ wípé àsìkò tí ọlọ́run tó ṣore tuntun yìí fún wa àwọ̀ ọ̀dọ́ ọmọládé àwọ̀ ọ̀dọ́ ọmọ IYP a gbọ́dọ̀ dìde tán láti lo ògo wa a ò gbọdọ̀ gbà kẹ́nikẹ́ni kó fọwọ́ rọ̀ wá sàti wípé ọlọ́run tẹ̀tí wá ṣore fún wa gan lábẹ́ àgbékalẹ̀ ohun ìtọ́sọ́nà ọmọládé lábẹ́ àgbékalẹ̀ ohun ìmọ́lẹ̀ wa ó wà níbẹ̀ wípé ọ̀dọ́ ló máa ṣíwájú ọ̀dọ́ ló máa darí ètò orílẹ̀-èdè DRY ṣẹwárí pé ọlọ́run sì dé fún wa lóòótọ́ ní dédé ìgbà yìí ní dédé àsìkò yìí bí màmá wa ṣe máa ń sọ fún wa yàtọ̀ sí ìgbésí ayé ìranu ìgbésí ayé tí ò tẹ́ wa lọ́rùn tá a gbé nígbà tá a wà nínú Nàìjíríà tí ọ̀dọ́ máa lọ sílé ìwé tó máa lọ fara ìjìyà ọdún mẹ́rin ní ọdún mẹ́fà ni tó máa fi kàwé wọ́n á padà kàwé òǹtán kò síṣẹ́ tán máa fi ṣe àwọn òbí tó wá dààmú tí wọ́n ṣe lálàá ẹ máa rí òbí míì á lọ máa ṣiṣẹ́ bíríṣọ pé ni tó fẹ́ san owó iléèwé ọmọ ẹ máa rí àwọn òbí míì wọ́n máa lọ yá owó tó wá ń tán náà owó lápò àbí kí náà ń pé wọ́n máa lọ yá owó wọ́n á tún yáwó ọ̀ǹtán wọn ò tún nínú owó san ẹ tún máa rí pé àwọn òbí míì wọ́n á tún máa fún wọn ṣe yẹ̀yẹ́ wọ́n á máa fún wọn ṣe ẹlẹ́yà lórí wípé wọ́n lọ yáwó kọ́ mọ wọn kó lè kàwé kó lè jẹ́ ènìyàn káwa wa sọ fún wa irú òbí tó ń fi ṣe ẹlẹ́yà tó dípò lọ yáwó láti rán ọmọ lọ sílé ìwé kọ́ mọ lè jẹ́ ènìyàn irú ọmọ yẹn tún wá jáde ilé ìwé tán kò tún wá ríṣẹ́ ṣe ẹjọ́ irú ipò wo lòbí yẹn máa wà òun lọ sí pé lè ní lábẹ́ àgbékalẹ̀ Northern Nation ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló jẹ́ wípé àbí àwọn òbí wọn náà sì wà òbí ló sì ń bọ́ wọn òbí ló ń raṣọ sí wọn lọ́rùn ìmí igan tó tòtò pé òun ti dàgbà òun ní láti gbéyàwó àbó òun láti lọ́kọ àwọn òbí náà tún gbọ́ bùkátà ọmọ àti ìyàwó àtọkọ òun lè ṣe pé lẹ́ni àwọn ìyá wa àwọn bàbá wa wọ́n fi wọ́n sínú ìdààmú pé àwọn òbí pé ẹ̀kọ́ ti lọ máa sinmi tó ẹ̀kọ́ ti lọ fọkàn balẹ̀ wípé àwọn ti ṣiṣẹ́ káwọn máa jèrè ọmọ àgbékalẹ̀ kejì ò jẹ́ o gbogbo òbí tó sọ́fà lórí ọmọ àgbékalẹ̀ kejì ò jẹ́ kọ́rọ́ jẹ́ ọmọ jẹ́ wọ́n wá sọ àwọn ọ̀dọ́ di játijàti wọ́n sọ ayé àwọn ọ̀dọ́ di rádaràda ayé ọ̀dọ́ ò ní ti mọ̀ lábẹ́ NATO ní ṣọ̀tọ̀ ń pè ní Nàìjíríà ó wá di pé ọ̀dọ́ àwọn ọ̀dọ́ tó yẹ kó jẹ́ ògo orílẹ̀-èdè lábẹ́ Northern Nation wọ́n wá di ìdààmú orílẹ̀-èdè ibẹ̀ lẹ ti máa rí àwọn ọ̀dọ́ tó jẹ́ orí wọn ò tí ju nǹkan kan lọ àwọn ọ̀dọ́ pín ní sí tí wọ́n ti lọ ń ṣoògùn owó tí wọ́n ti lọ ń kojúbọ̀ nǹkan tí ò yẹ kó ń kojúbọ̀ àwọn nǹkan táwọn òbí tó bí wọn gan tí wọn ò tí kojúbọ̀ àwọn ọ̀dọ́ yìí ti lọ kojú tó kí ni àwọn náà fẹ́ jẹ́ ènìyàn wọn fẹ́ tẹ́gbẹ́ láyé gbogbo àwọn ìnira nǹkan lámọ̀pá ti là kọjá lábẹ́ àgbékalẹ̀ Northern Nation àgbékalẹ̀ kejì èyí tó ṣàgbékalẹ̀ okú ẹrú tọ́lọ́run ti yàwó ọmọládé kò níbẹ̀ àwọn ìnira nǹkan láti là kọjá àmọ́ ọpẹ́ wá ní fún ọlọ́run wípé ní abalabi tá a wà lẹ́ni ọ̀dọ́ ọmọládé lọ́kùnrin àti lóbìnrin lábalabi tá a wà yìí ẹ jẹ́ ká mú kágbàgbọ́ wípé gbogbo ohun tí mo ti ń sọ pé a là kọjá lábẹ́ Northern Nation yìí gbogbo ìnira ìdààmú yòówù tá a ti là kọjá fódi di ọgọ́rùn-ún ọdún ó lé tá a ti là kọjá mò ń fi ayọ̀ sọ fún ọ wípé ní abalabi tá a wà yìí ó ti di ìtàn níwájú àwọn ọmọládé gbogbo ìdààmú ìṣòro tá a ti là kọjá lábẹ́ Nàìjíríà ó ti di ìtàn nínú ayé àwọn ọ̀dọ́ ọmọ aládé a ò tún jìyà máa ò tún ráre mọ́ ọlọ́run ti ṣe fún wa ọlọ́run ti tàn mọ́lẹ̀ ògo wa àsìkò tèmi àti ẹ̀yin tá a máa rí ògo wa lónìí ilẹ̀ Yorùbá òun lélẹ́yìí torí pé kí ni àgbékalẹ̀ tuntun àgbékalẹ̀ kẹta yìí èyí tá a mọ̀ sí divine blueprint wa ìrè ló kó wa fọmọ aládé o ọlọ́run ti lo màmá mo dúpẹ́ ọlá onítìrẹ̀yà bíọ́lá màmá ti kóre dé fún àwọn ọ̀dọ́ ọmọ aládé ọlọ́run ti lo màmá mo dúpẹ́ ọlọ́run nítorí ayabíọ́lá màmá ti kó ayọ̀ ìdùnnú ìfọkànbalẹ̀ wá fún àwa ìyá àwa bàbá ọmọ aládé ní ilé yorùbá àwa ìyá àwa bàbá òtúrà rẹ wọ́n tó pé kíni àwọn ọmọ wọn máa lọ sílé ìwé wọn á ríṣẹ́ ṣe wọn á lè tọ́jú wa bá a bá ṣe ń jẹ ìgbádùn lọ́dọ̀ àwọn ọmọ wa bẹ́ẹ̀ la tún máa jẹ ìgbádùn lábẹ́ orílẹ̀-èdè wa orílẹ̀ wa tún máa ṣe ìtọ́jú àwa òbí ṣọ́ni pé ayọ̀ wa àyàwó òbí ó ti di méjì níwájú ọlọ́run ní ilẹ̀ yorùbá ọ̀rọ̀ tèmi mo kò yàn bàlá sọ́dọ̀ àwọn òbí ni kábàlẹ̀ pé àwa náà ní ìgbádùn tá a máa jẹ ní ilẹ̀ yorùbá àmọ́ ọ̀rọ̀ tòní àwọ ọ̀dọ́ ló bá wí ní ìsìta àtọ́mọ̀ pa ti wá lórílẹ̀-èdè titi wa tọ́lọ́run ti lo màmá wa fún wa ǹjẹ́ a ti wá ṣetán láti fi ògo wa hàn ní orílẹ̀-èdè DRI bí àwọ ọ̀dọ́ lọ́kùnrin àwọ

ọ̀dọ́ lóbìnrin ǹjẹ́ a ti ṣetán láti lo ògùn wa lábẹ́ orílẹ̀-èdè Democratic Republic of Yorùbá ǹjẹ́ a ti ṣetán láti gbé ògùn wa kalẹ̀ tó bá ti gbogbo ọmọládé lólógo kò sí ọmọládé tí ò lógo kò sí ọmọládé tí ò ní tálẹ́ǹtì ọlọ́run dá wa tán ni nínú gbogbo ẹ̀yà nínú gbogbo ìran ní àgbáyé ọ̀tọ̀ ni tọmọládé ara oríṣiríṣi ló wà nínú wa àsìkò tá a máa rí ògo wa lò ní ilẹ̀ DRY òun leléyìí o ògo tá ò rí lò tó useless lábẹ́ Nàìjíríà not a nation àsìkò tá a máa làwọn ògo yẹn leléyìí o àìmọye ògo tó useless tó wà wasteful ní Nàìjíríà ọmọládé kò ní rí bẹ́ẹ̀ o ní ilẹ̀ tọ́lọ́run tó ṣe fún wa yí gbogbo wa la máa rí ògo wa lò kò sógo tó máa useless kò sógo tí ò ní ṣiṣẹ́ ní ilẹ̀ Yorùbá ìwọ tó lè pé mi máa ní tálẹ́ǹtì ìwọ lọ́rọ̀ bẹ́ẹ̀ o Nàìjíríà jẹ́ kó máa nígbàgbọ́ wípé ò ní tálẹ́ǹtì o kò sẹ́ni tó tí ò ní tálẹ́ǹtì kò sẹ́ni ọlọ́run ní ilẹ̀ Yorùbá tí ò fún ní ẹ̀bùn títí ẹ̀ àsìkò tá a máa gbé ẹ̀bùn wa kalẹ̀ léléyìí àsìkò tá a máa gbé ìmọ̀ wa kalẹ̀ léléyìí òun la ṣe ń pe àkíyèsí àwọn ọ̀dọ́ sí wípé àwa lògo orílẹ̀-èdè DRY o orílẹ̀-èdè tó máa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá àìdẹ̀mọye nǹkan àgbékalẹ̀ wọ́n sọ fún wípé a ò ní ohunkóhun ṣe pẹ̀lú ohun tí àwọn amúnisìn tí wọ́n ti gbé kalẹ̀ a ò lo ohunkóhun ṣe pẹ̀lú àgbékalẹ̀ kejì gbogbo ohun tó léwu tó ti lè máa produce ní àgbékalẹ̀ kejì a ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ ògo tuntun nílé talent tuntun gbogbo tá a máa gbé talent wa kalẹ̀ láti ṣe oríṣiríṣi nǹkan kò tó tábẹ́ sí nílẹ̀ Yorùbá máa rí ṣe ó fẹ́ lọ ilé ìwé ni ọ̀fẹ́ ní ilé ìwé ó fẹ́ ṣe business ni ààyè wà fún àwa indigenous Yorùbá people láti yá owó lábẹ́ àwọn aṣojú wa láti ṣòwò kò sóhun tá a fi ṣe tá ò lórí ṣe ní ilẹ̀ Yorùbá so mo ń fi àsìkò pé àwọn ọ̀dọ́ wípé ìgbà ọ̀tún ló dé yìí o àsìkò ọ̀tún ló dé tèmi àti ìwọ tá a máa rí ògo wa lò lábẹ́ orílẹ̀-èdè DRY ká pèsè ọkàn wa sílẹ̀ ká pèsè ara wa sílẹ̀ láti ṣiṣẹ́ fún orílẹ̀-èdè wa kò ń ṣe àwọn iṣẹ́ mẹ́ta tẹ́ ń kọ̀bọ̀ tá à ń ṣe ní nàìjíríà rárá eléyìí yàtọ̀ iṣẹ́ ìfọkànbalẹ̀ tó lówó lórí òun la máa ṣe lábẹ́ orílẹ̀-èdè DRY iṣẹ́ tó wù wá tó wù ẹlẹ́dà wa kò sí pa lọ sílé wa alọ́kọ́ṣẹ́ dókítà àwa lọ ṣiṣẹ́ pos irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o iṣẹ́ tó wù wá tí wọ́n máa dùn sí òun la máa ṣe amaráyè fẹ̀ bó bá ṣe wù wá amaráyè lo ògo wa bó bá ṣe wù nílẹ̀ Yorùbá ẹnìkan ò ní paná ògo bó ṣe ń paná ògo ní Nàìjíríà not a nation ẹnìkan ò ní paná ògo wa nílẹ̀ Yorùbá ohun tí mò ń sọ ni wípé ọlọ́run ti gbọmọládé ọlọ́run ti tú wa sílẹ̀ ọlọ́run ti lo màmá wa mo dúpẹ́ ọlá onítìrẹ̀yà bíọ́lá láti gbà wá lọ́wọ́ kú ẹrú nàìjíríà àsopọ̀ burúkú tó ń banilayé jẹ́ a ti padà sí orísun wa níbi tí èmi àti ìwọ tá a ti máa rí ògo wa lò ọ̀dọ́lọ́kùnrin ọ̀dọ́lọ́bìnrin ìjà ti wá ṣetán láti lo ògo wa ìjà ti wá ṣetán láti tàn mọ́lẹ̀ ògo wa tá a bá ti wọ́n tọmọládé ẹ̀bùn wa tálẹ̀ǹtì wa òye wa ìmọ̀ wa ká máa múra sílẹ̀ láti gbé kalẹ̀ nílẹ̀ Yorùbá kó lè tàn mọ́lẹ̀ ògo wa kó lè ṣàwárí ògo wa bẹ́ẹ̀ sì ni kó lè tàn ìmọ́lẹ̀ orílẹ̀-èdè DRY ẹlẹ́kọ̀ọ́sá ọ̀dọ́ mo ń pè àkíyèsí wa ẹ jẹ́ ká padà wálé ọlọ́run ti ṣe wá lògo ọ̀dọ́mọládé a ò ráre mọ́ ìtàwọn ọ̀dọ́ wa tí wọ́n rìnrìn àjò lọ sáwọn ilẹ̀ òkèèrè tí ìyá ń jẹ wọ́n níbẹ̀ ìyá òjò mọ́ládé mọ́ o gbogbo wa la máa rí ògo wa lò ní ilẹ̀ Yorùbá gbogbo wa ìjẹ́ ni wa lò ní ilẹ̀ Yorùbá pé kí ni ọlọ́run ti gbà wá ọlọ́run ti ṣe wá lóore àti bọ́ lọ́wọ́ òkú ẹrú ọmọládé ẹ jẹ́ ká múra sílẹ̀ ọ̀dọ́ ọmọládé ká wá nígbàrá di ó láti lo ògo wa láti lo ẹ̀bùn wa àti tálẹ̀ǹtì wa ẹ ṣí lọ́pọ̀lọpọ̀ ẹ máa bá wa ká lọ.